ẹsùn rẹ̀ níkàlẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀kárọ̀ jíre lápapọ̀ ní ọjọ́ ìtìní ọjọ́ ìní ti ń sọjọ́bọ̀ ojúmọ́ kẹjọ nínú oṣù kẹsàn ọdún tamọ̀ sí oṣù ọ̀wàrà ọdún ẹgbà ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mú kí n pé ẹkú déédéé wòyí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé sẹ́wà ọmọ yín àbúrò yìí tamọ̀ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa ti a mọ̀ sí castor agbáláka àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa tí ẹ fi ń gbọ́ wa níbikíbi tí ẹ gbé wà àwọn ìlànà àwọn ìròyìn mi ló kàn yìí tí mo láǹfààní láti fi tó a ní etí ní ẹ̀sìn ìtọ́jọ́ ètèní ni àwọn wọ̀nyí jẹ́ ọ̀dọ́kọrin kan tó ń lọ bí ọdún mẹ́tàlá jẹ́ olúwa nípè nínú omi ní ẹ̀bá bínẹ́sí lọ́hùn bí ó ṣe lọ́gbà á fi tó a ní etí jẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ tí arákùnrin kan fi jẹ́ olúwa nípè ní àbómẹ̀kálávi ní orí títì a ó fi tó a ní etí bákan náà gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ sí lórí ilé ibi tí a ń pa àwọn ẹran ní ìlú paraku tamọ̀ sí ti ìgbàlódé tamọ̀ sí abatoa jẹ́ ti eléyìí yóò wá sí mọ̀ṣẹ́ gẹ́gẹ́ bí àlàyé ọ̀kan láàrin àwọn tí wọ́n ń ṣe olùdarí àwọn ètò yìí fi tó a ní etí bákan náà ni nípa ìpàdé àwọn aláṣẹ ìjọba tó wáyé ní ọjọ́ àná ibi tí wọ́n fi wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè fún iṣẹ́ ṣíṣe ní àwọn ẹ̀ka aláṣẹ ìjọba bákan náà ni wọ́n ṣe àlàyé lórí àwọn iléwòsàn fún ètò ìlera ní gbẹ́gbẹ́lẹ̀ wa ní pàtàkì ní ìpínlẹ̀ jaworo a fi tó a ní etí wọ́n yìí ni àwọn ìlànà àwọn ìròyìn tá fẹ́ lọ nípa rẹ̀ jẹ́ ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní ọ̀dọ́kùnrin kan ti lọ bí ọdún mẹ́tàlá tí ó ń da àwọn ẹran mọ̀lú pẹ̀lú àwọn àkùtàn jẹ́ ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá níwọ̀n aago mẹ́rin ni ó mú àwọn ẹran rẹ̀ tí ọlọ́run mú wọn lọ síbi pápá láti jẹ́ kí wọ́n lọ jẹ àwọn koríko jẹ́ nígbà tí ó dé bẹ́ẹ̀ ni àwọn àkùtàn náà wọ́n fẹ́ẹ́ rí odò kọjá omi gẹ́gẹ́ bí ó ṣe wà ní àsìkò yìí omi náà wá kún ìgbà tí àwọn àkùtàn yẹn bọ́ sínú omi arákùnrin ti ń ṣe ọdún mẹ́tàlá yìí wọ́n fẹ́ láti jẹ́ kí ó lé wọn kí ó lé wọn padà òun náà bọ́ sínú omi ibẹ̀ náà ni ó fi jẹ́ olúwa nípè ìyẹn gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe olùdarí gbẹ́gbẹ́lẹ̀ bínánsí lọ́hùn ní gbègúrú ẹni wà mọ́jọ́ ta mọ̀ sí mo sì bí ọ̀mà yìí olúwa ṣe àlàyé fún wa bí ó ṣe lọ gbànú jẹ́ arákùnrin tó lọ bí ọmọ ọdún mẹ́tàlá gẹ́gẹ́ bí àwọn ètò fi jẹ́ olúwa nípè ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn pe àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn oníwòsàn tí wọ́n wá láti jẹ́ kí wọ́n ṣe àbẹ̀wò rẹ̀ ìyẹn nígbà tí wọ́n ṣe àwáwí yìí wọ́n á gbé e fún àwọn òbí rẹ̀ láti jẹ́ kí wọ́n lọ fi sí ipò ìkẹyìn rẹ̀ eléyìí wáyé ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá tí ń ṣojúmọ́ kẹfà oṣù ọ̀wàrà táwa yìí ní bínẹ́sí ní gbẹ́gbẹ́lẹ̀ gbègúrú ní ìpínlẹ̀ ndàlélọ́hùn ní eléyìí ṣẹlẹ̀ jẹ́ nínú ìtẹ̀síwájú wa ní àbómẹ̀kálávi ọkọ̀rin kan tó ń bẹ lórí ẹ́ńjìnì tó ń lọ ní pàhùn ǹjẹ́ tó ń lọ nínú ilé rẹ̀ lórí títì jẹ́ ó wá pàdé ọkọ̀ kan ibi tí ó pàdé wọn pàdé ní òjijì tó fẹ́ jẹ́ kí orí ọkọ̀ náà kọjá ẹ̀pọ̀n òboro lẹ́yìn ìgbà tí ó yà sí apá ọ̀tún àbí apá òsì wọ́n wá lọ gba ìdènà tí a ń pè ní bàrí ẹ̀ tí wọ́n fi sí àwọn ojúlé ẹ̀kọ́ ibi tí ó gbé gbá ìdènà yìí náà ni ó fi bọ́ sílẹ̀ tó jẹ́ pé ó bọ́ ṣubú ó farapa lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé lọ ní iléwòsàn lẹ́yìn ìgbà tí wọ́n gbé débẹ̀ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n dá ike tó jẹ́ pé ó jẹ́ olúwa nípè ni wọ́n fi gbé lọ ní ibi ìkẹyìn rẹ̀ ṣùgbọ́n nínú àwọn àlàyé pé ó yẹ kí a ní àkíyèsí sí àwọn ohun tí a ń ṣe ní pàtàkì lórí àwọn títì ní ẹ̀bá àwọn ojúlé ẹ̀kọ́ torí pé wọ́n máa ń fi àwọn ìdènà síbẹ̀ láti jẹ́ kí wọ́n máa fún wọn ní àkíyèsí lórí àlọ́ bọ̀ jẹ́ kí a máa ṣe àkíyèsí kí a máa bá bọ́ sínú àwọn ohun yìí ló jẹ́ ohun tí a rí gbọ́ nínú ìtẹ̀síwájú wa ǹjẹ́ nípa ìjábọ̀ ǹjẹ́ ìpàdé àwọn aláṣẹ ìjọba tí ó wáyé ní ọjọ́ àná lábẹ́ ààrẹ olódiwa Rumi Adewada yìí pẹ̀lú ẹni tí ń ṣe akọ̀wé àgbà fún ètò ìkéde ǹjẹ́ ó ṣe àlàyé lórí ọ̀pọ̀lọpọ̀ ohun nípa èyí tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́bìnrin sí àwọn ilé iṣẹ́ ní àwọn ẹ̀ka aláṣẹ ìjọba bíi 18
je e pelu eti amo si aserp ni won fi won ni nipo ise yi ninu ipade kan na ni won se alaye lori awon ile ise ni pataki awon ilewosan lati je ki ale fi ni alafia ni pataki ni gbegbele ipinle chaworo je anyone mo gilo ti amo si land wi fi dungbeji se ijabo yi pe ilewosan la ilu chaworo lati gba ti won tin ko je won ko ti ti ko pari alase ijoba ti won se ipade na ti won se won jiro riri lori ile ti wosan la ti ilu chaworo yi ti gbalode lati je ki won le pari re bo se to ati bi o se ye awon ilewosan bi mefa ni gbegbele yi ye ni won soro si gege bi tin se ti alafia ru beteru goro samson pelu kika sugbon e tin se ti goro alafia ru beteru kika awon won yi won ti pari ise na to pe ijoba ti gba ti won ti ka pe won ti pari ise yi e to kun won fun ase fun eni tin se alase ijoba ti mojuto eto karakole lati mu se mojuto ilewosan ti lu chawori ki won pari e bo se to ati bi o se ki o bo si ise sise lo je ohun ti eni won bi o ta mo si lande ngbeji wi fi to ani eti gege bi awon eto lati wa lo si bi pari awon oriyin ti asan itojo eti ni won lati fi to ani eti lori ibi ti won peran ti alati ko fun awon ti won se awon lapata ti igbalode je lati asiko mi lokan lo ni ati nsoro si ohun yi sugbon eni wa won bi lo ti a mo si damien npevi se fi to ani eti ni asiko to fun ani idanoju pe ohun na won te ko pa ninu ipade ti won se lopolopo la je ki won fi je ki ohun yin ko le wa si imuse oni won ti ipo ti won ta ti fi ohun ile ise isi ti yo bi ti won ma pa awon eran je won ti mu ipo yen la ko pe ko jin ti won se ipade lori re oni idanoju ti wa ki n se ohun lasan ki n se iro pe eleyi yo bere ki odun yi to pari iru re ko ti e sinu le de beneri tori pe o je ile ipara kan ti o lagbara ju gbogbo awon e ti won tin ko lo nilu paraku ni eleyi won fi ide re gunle gege bi ohun ti a ri gbo latenu damien npevi pe ki a ma ba foya eleyi yo wa si mose koda gbogbo re ti dogba patapata ati je ki won bere ise yi lo je ohun ti a ri gbo latenu arakore to fi to ani eti ni ojule sewa ibi ni a o mu awon itojo teni gunle mo ki pe ku asiko wa je mo se alaye lori odokorin kan tin lo bi odun metala ni binansi ni gbegbele ginaguru lohun ni pile ndali ti ojo olua ni pe enigba ti o fe lati je ki o gba awon eran ran awon eran le eran re la ni oju omi ohun na fi bo sunu omi to je pe o fi je olua ni pe je arakorin kan ohun wa farapa ni pa ohun lohun gbegbele abome kalavi to fi je olua ni pe awa se alaye lori awon ojulewosan ti gbegbele ipinle chaworo ni pataki ti ilu chaworo to pe won lati je ki won pari re won ti gbe ile ise na le elomira lowo tori pe eni tin se ni akoko o ti ku ise yi ti won gbe ile elomira lati je ki won pari e bo se to ati bi o se ye awa soro lori opolopo awon lewosan yi to ni ka ilu chaworo ti won lati se itoju re bo se to je ti awa fi pari awon eto yi lo je ile nla ti won lati ko fun awon ti won pa awon eran ni ilu paraku to je akoko to lagbara je ibi ni a mu iroyin to je teni gunle mo ki pe ku asiko wa asiko ojo je omo yo mo bi lo ta mo si mi se lo su mu loruko mi arakorin wa ti a mo si abulaka castro awon ni won be ni ori ero fun wa ipade wa ni ale ni ago mesan koja iseju medogun fun awon eto awototo oro mo ki pe ku asiko e ku igbo wa ipade wa ni ayo mo dagbere fun wa pe o di gbadie

0: wẹ́n gbé dunun mẹ́ran àgbàdo sẹ́mi jẹ́tàn èdò ń tó gbé nu mi yé.
1: mẹ́ẹ̀ẹ́ pẹ́ wá nu mi yé mẹ́ẹ̀ẹ́nà gúdó ṣe àgbàdo hàn bá jìrọ̀ mi kú dé o alẹ́ ń lò jìrè o rọ̀ èyí ṣẹ́jẹ̀ kàrò pẹ̀lú mi wá nu ẹ wá jẹ́ mi jẹ́.

0: akọjilọgbẹ mi jáde o ọkọrọ bí sàṣàlì kẹ bàbá ìsìlámì
1: àdúpẹ́ káàkiri ní ọjọ́ tí ò ní ti ṣe ọjọ́bọ̀ ojúmọ́ keje nínú oṣù ọ̀wàrà ọdún agbẹ̀lẹ́mẹ́dì ní ọgbọ̀n láti lè ṣe rẹ́pẹ̀tẹ̀ tí a rí pé fún yín ǹjẹ́ ti máa ń ṣe tó ní ẹ̀kọ́pẹ́ ilé ìṣẹ̀lẹ̀ ǹjẹ́ ní ọba kejìlá ọ̀hún.
2: Bẹ́ẹ̀ni ọmọ ìyá àbúrò yìí àdẹ̀mọ́ máa ṣe túmọ̀ kí n pe ẹkú déédéé wò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ̀sìn wá kú òjò ọlọ́run ọba lókè kò wù wá láṣìírí kò ní jẹ́ kí òjò kọ ba àwọn oúnjẹ fún wa ọgbẹ́ni ìlànà ó tẹ̀síwájú o.
1: Ọ̀dà ọ̀gbẹ́dà rẹ̀ mú bàbá tún ṣe sùmọ́nì màjídì sàlámà lè kùnbẹ́ ilé sùn nìyẹn olùfi àkókò yìí olóhùn fẹ́ láti dúpẹ́ fún àlàáfíà tí olúwa fún òun ní ojoojúmọ́ láti máa bọ̀ láì ṣe pé àìsàn dé òmọ́lẹ̀ olú kíyàwó pẹ̀lú àwọn ọmọ pé àlàáfíà ó jẹ́ tẹnì kọ̀ọ̀kan o gbogbo àwọn ará àdúgbò títí ru akínyín àwọn ọ̀rẹ́ àwọn àgbàgbà àti àdúgbò yìí akínyín gbogbo àwọn ẹbí kùlíbàlì ilẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn ọ̀jọ̀kan àwọn tí wọ́n ti jẹ́ pé tí ọlọ́run jẹ́ kí ọlọ́run kí ó dẹ̀ rere fún ọjọ́ tí ò ní gbogbo ẹni tí ń sìn wá láti wá já èso ní ọ̀dọ̀ tí àwọn ní ojoojúmọ́ lágbára tó lúwa olè ayára olè tí ara ò ní jà yín olúwa àdúró tì yín bí ẹni tí bá sì fẹ́ láti jẹ́ kí ẹ nílò àwọn ohun èlò nípa ètò àwọn ayẹyẹ ìsìnkú ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn ìtì alápèníbà ṣàbí àwọn ìjókòó àti àwọn abọ́ kódà ẹ bá ti tẹ̀wọ́lágo wọn da yín lóhùn ní gbogbo àkókò tí ẹ bá fẹ́ gbogbo kan wọ̀nyí fún àlàáfíà tí ẹnì kọ̀ọ̀kan ǹjẹ́ bàbá tún ṣe sùmọ́nì màjídé bàbá ilé èso sábàlẹ̀ ká kí n pé ọlà àyàfẹ́ ọjọ́ tí ní ọjọ́ tí ní ọgbẹ́ rẹ̀.
2: Nínú ìtẹ̀síwájú aláòfìrí bàbá wa ta mọ̀ sí olùfẹ̀sàn àwọn ni wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni ta mọ̀ sí ilẹ̀ zasure ní òkè dàmà pẹ̀lú olùgbané àwọn gba ojúlé iṣẹ́ yìí láti ibi kí gbogbo àwọn olùkọ́ pátápátá ní ojúlé iṣẹ́ ti àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ náà kí wọn gbogbo àwọn òbí àwọn ọmọ ni àwọn kí àwọn tí wọ́n ń ṣe kàfá wọn mọ́ olódùmarè lágbára kó fún ẹnìkọ̀ọ̀kan lágbára wọn láwọn kí gbogbo yín pé ẹ̀kú iṣẹ́ o àwọn fásitì kò láti fi kí ìjọ gbogbo àwọn ìjọ ọlọ́run pátápátá ìjọ methodist ní òkè dàmà kí wọn gbogbo àwọn àgbààgbà ìjọ àwọn pásítọ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ kọ́yà àwọn kí o àwọn ọmọ ìlú ìkẹmọ tẹ́ńbẹ ní ẹ̀yìn òde ibikíbi tí ẹgbẹ́ wà àbọ̀ ọlọ́run kọ́ wà lórí ẹnìkọ̀ọ̀kan ẹ máa kó èrò kòdélé wọn láwọn onígbà gbogbo àwọn ọmọ akọ pátápátá lọ́kọ̀ọ́ni lóbìnrin akí gbogbo yín láti ọ̀dọ̀ bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí olùfẹ̀sàn tí wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni tá mọ̀ sí lẹ́sà sórí àbí olùgbani ní òkèdàmà lọ́hùn ni wọ́n tọrọ àwọ ìyé.
1: Adúpẹ́ bàbá wa ti wọ́n ṣe bello jafaru aṣẹ́lẹ̀ ọkàn ní ènìyàn ńlá àfi àkókò yìí láti dúpẹ́ fún yín ìyá wọn ṣe àfẹ́kù ìyá wọn ti bẹ ní ìlú ṣàkí báyìí àkíwọn pé bàbá wa bello jafaru ní ọjọ́ tí a nà kọ́ ní àbí ní ìjẹta ìyá wọn jáde kúrò ní ayé
2: wọn bẹni ṣàkí lọ́wọ́
1: bẹẹni yàbí wọn bẹni ṣàkí báyìí ǹjẹ́ àkíwọn pé ọkọ̀ ní ẹkú rọjò ẹkú bọ́lá ṣe fẹ́ gbogbo ìyàwó wa àwa ò ní dàmàgé akínyò lágbára tí ó lọ wa ìbànújẹ́ oníjẹ́ tí àwọn ìyàwó wọn dàgbà wọn.

0: Oma te si waju kwe lu misashu bo atitaba bo bi orinya si duto awo ne te si wanu etuwa akine kanse fun wan pa ni chene shi onche se pata kini ki ena kwa kwa gila ti si uju shi ni bati yeba mfi wu sinu la ti vena se kwe lu kumijila on ti yeba fe amo ti yeba fe ki ni kwa mwa ye ye ni kwa mwa ibu ya bo isi kwa tbebe lo nje amo pa ni kumi la ti si nkamo yi adu kwa ne kansi nje ama te si waj kwe lu baton si sumani majidi baba ele su te si salam aleiko mfi akuku yi la ti ki bubu wanyi ti mdugu kwa kwe lu awo ni bati enja isu nolo chanpe ulua hama bu kwenye ojo jumo au ni fi waisa ya ni fuba nje ulua ute uba ure ni maje kwenye ojo chuni bani ufi ya kukui lati ki bubu awo idile kulibali le bene bubu awo ti wanti jai kwe ti oloru kwa kwa julo ulonki ya wu awo mo ya ti wu alaja migugu awo aburo ekbo loko lobe ulonki ya kwenye uba wago uba awo ore ti adubo ya adupe funye eti esi ni lo lati se awon ayeye lorokan ojo kan inawo bi e se fe igbeyawo esiku ikomo ati gbogbo re je eni lo awon elo woyi ti e ba ti kan won te won ni ago a ri pe ya bo se ti bo se won da yin lo ni gbogbo ago te ba fe je won be lati da yin lo asi mo pe bi ti se ni won ni itara si se la wa tu lohun agara o ni da yin o lo ma gbe yin ga baba soro ji gbare su alafia ru pin ojo ti na gbere
1: oda o test waju baba wa won julo ti amo si ibe chef city ni oke dama di awon ni won toro awe lati bi ki e bi tara ibatan won lawon ki eni tin se yawo ta won lobe didun amo so alimata ki mo pelu awon mo re aliwu isiaku aki bubu ni patapata aki alisiaku ti won se weda ni gbagbe aliwu subedatu ti an pe ni yabeji aki yin pe ku dede woyi àwọn àná àmọ́sọ̀ zulu ní òkè nàmà lọ́hùn ẹni tí ń se alága ìfẹ́lódùn serge mọ́gàjì akẹ́hùn pẹ̀lú ìdílé rẹ̀ pátápátá àwọn ìgbìmọ̀ àwọn àgbàlagbà ìfẹ́lódùn wọn láwọn kẹyìn o ẹnjẹ́ ẹni wọn àwọn jùlọ àmọ́sọ̀ alimatu wọn láwọn kẹyìn láti mú àgbẹ̀ àwọn àná àmọ́sọ̀ marcelin pẹ̀lú àwọn wọ̀nyí kí olú alódùmarè kí ó fún wọn ní àlàáfíà nínú ní àdúgbò yìí táwọn sínú vocatie ya àná ti àwọn yáyàwó ti àwọn àgé mẹ̀mú tí a ń pè ní àṣe yẹ bàbá wa chef city wọn láwọn kí bè aliu masudi pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́yìn ilé àjọ tamọ̀ sí lọ́jọ́ sòsò àkímọ́ aliu eliasu gbogbo ìlà kí tí wọ́n lọ nísìmí àfẹ̀yìntì wọ́n ṣiṣẹ́ ní ilé ẹ̀rọ ńlá tamọ̀ sí ọ́rẹ́tẹ̀bẹ̀ ní òkè dàmà ni wọ́n gbé wá akímọ́ wọn láwọn gba gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lódún pátápátá lọ́kọ̀rin lóbìnrin pé ẹ kú àsìkò yìí banko ló fìlì bẹ́ẹ̀ tí a ń pè ní chef kati ní sinagoro akínwó gbogbo àwọn oníròyìn ní akí pátápátá àwọn ibi tí wọ́n gbé ta àwọn káàtì tá ń pè ní píkì àbí píkì lẹ́ ń pè ní sinagoro lọ́wọ́ wọn làwọn kí gbogbo yín pátápátá nípàgbé àwọn náà tí a mọ̀ sí ibè akí gbogbo yín o chef city ibè àwọn ni wọ́n kí yín pé ẹ kú àsìkò wa kí a máa jókòó a máa mìíràn kí a máa tẹ̀síwájú o.
0: Adúpẹ́ bàbá tí wọ́n ṣe bẹ́lò jàfàrò àṣà ọkọ ni èèyàn ńlá jẹ́ àjò orin ni wọ́n jẹ́ ní tí wọ́n ṣiṣẹ́ ní àdúgbò títí rú ń bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ni àwọn fi àkókò yìí láti ké bàbá àti àwọn bẹ́lò razak ìpè ẹ̀kú rọ́jú bẹ́lò bìsírù tí wọ́n jẹ́ ìgbọ́n tí àwọn ìpè ẹ̀kú ara fẹ́ràkú ìyá àti àwọn tó jẹ́ ìpè ti ọlọ́run ló ń bẹ ní ìlú ṣàkíbáyé ọlọ́run àṣẹ aláàbò fún yóò bẹ́ẹ̀ ni ìyàwó alájà àwáwò wọn làwọn kí ń dàmà jùlọ pé olúwa kò ní fi sílẹ̀ ní àkókò yìí ọ̀rẹ́ òun pàtàkì ajé peter báwo ni ẹ̀kọ́ ọjọ́ tí ó ní ẹ̀kú àdúró tí ẹ̀ wíwọ́ ẹgbẹ́ àsìkò láyé akínyìn àwọn àna ìdílé ayédìtàn àti ìyàwó ìṣàkín ìdílé babíọ tìlú sàbẹ̀ parako ẹ̀kọ́ àdúró tí olúwa wà pẹ̀lú yín àwọn ọmọ nàfisa tó àdìgún bàbá túndé rìnrìnàjò akínyìn àbíkẹ́ mọ́fúlì àmàrúfọ̀ àti akínyìn ó yà fi ìza àdùpẹ̀pẹ̀ ọlọ́run àfi onífin sílẹ̀ bẹ́ẹ̀ni ọláyà tẹ́lọ̀ ẹ̀kọ́ ọjọ́ tí ò ní gbogbo àwọn tí wọ́n ti dárúkọ tí wọ́n mọ̀ akínyìn jẹ́ bàbá bẹ́ẹ̀lò àdùpẹ̀ fún ìpè olúwa àjẹ́ kí ìyá wa kí wọ́n gbé nínú ayọ̀ ti ọlọ́run báyìí o.
1: àmì anáwa ni ọyọrun yẹn a lọ dáná tó akí gbogbo àwọn ìdílé alhaji àbí alhaji bello jafaru asọlákọni yẹn ńlá akí gbogbo àyàwó ilé pátápátá àwọn ọmọ pẹ̀kú ara fẹ́ra kù yá kí ọlọ́run olódùmarè kí ó gbà ní afẹ́fẹ́ rere nínú ìtẹ̀síwájú ala ó fi rí bàbá wa tamọ̀ sí tí a mọ̀ sí olùfẹ̀sán ní òkè dàmà lọ́hùn láti kí gbogbo ẹ̀yìn ibi tara ìbátan ìyàwó tàwọn àwọn ọmọ àwọn ìdílé gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n ti dá orúkọ táwọn ọmọ ní àwọn kí ó àwọn ojúlẹ̀kọ̀ọ́ tí àwọn tamọ̀ sí lẹ́sà ṣeré ní òkè dàmà bí olúgbáné won lawon ki gbogbo awon oluko lokorin lobirin gbogbo awon mo etapamise ki e le fi se yara yen pelu awon obi eh asiki gbogbo awon oluko pe eku ise lodede awon mo yi awon ti won ta awon ja pe pe ki won ni gba ani da won si o gbogbo awon obi awon mo eku ise lodede awon mo yi olorun baba loke ko je ki ani alafia lati fi je awon anfani awon mo yi awon idile aki won gbogbo awon ijo lohun laki awon mo ilu kemo ti won be leyin odi won gbadura fun enikokan pe mo akoro ko dele ayo ma je tenikokan awon mo ako baba wa oluvesan won lawon kiyin o pe eku asiko yi awon ma tesiwaju
0: adupe baba tun se tijani ma shidi de victoire olohun fi akoko yi lati dupe pataki olohun fe lati ki anyway belo jafaru an shelo koni la ipe eku roju eku afara ku eku aside orun ti yawa ti won je pe ti olorun pe olorun ko dere fun yawa gbogbo awon yawo yin won lawon ki awon mo on dupe fun won be ni marshal isaka kin bi ti wa na ojo tun pe alafe olojo ma pelu yin ale won idile yin olu ase alabo fun kokan yo olorun sin ki alaji mi si le o olorun be ni akin baba wa olubambi won lawon ki o lagbara tuluwa ayo lo je tin ojo tun ni rohun ati pere ka kin yo beni iyawa Bernadette Oyinbo ni Buraji Akinyo aki Asen Adele okalari awon ti won boju to eto ile ejo niyan Akinyin beni aki Alaji Nafiu Akinyo belo si fi akoko yi lati ke Saliu Mashude ti won beni beye Olorun iyawo pelu awon mo pe kojo ti oni beni aki pataki awon ti won duro ti awon lokan jokan ni ojojumo ninu ile na awon aburo ti won lokore lobere awon omo awon momo awon iyawo pe Olorun ko ni je ki omo buruko sele sin leyin ku baba wa nge Olorun je ki isokan ati ayo ki o je ti awon lo abokun lopolopo won je ti dan ko ti awon lohun ki pe Olorun alara ko wa pelu yin ti jan masidi akile kan si pe ko je
1: to da ki mo eni wa won julo baba wa ta mo ruko le si afiji Alphonse ti won se foga won ni awon ki gbogbo yin patapata ti egbo te wa ti e ki awon abi ti sowo si awon abi ti e pe won wole nipa iku iya won ti a mo si Ilasa Ifa Cheye Pascaline Olorun oba loke lolore won lawon le gba leni kokan jala won fi gba ojule se yi lati bi ki gbogbo awon idile patapata gbogbo awon ebi kadi ni lu paraku abi ni adugo alibarika won lawon ki won kadi nje ti a mo si Moiza kin pe kwasuko ye ku nawo kadi ambraza ki won gbogbo awon idile faleti won lawon le gbagbe ko toni michel pelu gbogbo awon idile re Aja Isamela ki won gbogbo awon ebi ile ya ebi le baba awon ana won lawon ki o Alhaji wa Iyemi Ibrahim Siliu ni awon ki won Aduni ni titiru akeyo Zakari je Abudu ni adugo Banikani ti se alaga Asalatu yawo Alhaja ki won gbogbo eyin ti a le da ko lokokan awon ki o Olorun oba loke lolore baba wa tamo si afiji Alphonse Foganasa ni won keyin nipa ayeye iku iya won ti a mo si Ilasa Ifa Cheye Pascaline
0: adupe haki baba wa pe won ku akoko yi lo wa pe ni beni eni wa deyin kan lo ran ti won se okan ni wa ko ni yen o fi akoko yi lati ki gbogbo ebi se ebi ekun idile ni idile ebi ekun ala wa kin yo oluko wa chabi Alphonse mama wa chabi Celestine ti ana ku ya bo mi salma ya wa chala season mama gema beni baba wa bi awo egi ni ko la kin bi awo masini yawa kin yo bi awo baba fi me bi awo la wa tulo ayo ni fun ni ojo tulo agbe yin ga ni pati awo inira di o wa ala yo ni je tin age bi awo josin akin bi awo Katerina kin bi awo Delaide bi awo age koleti akin olaye abi oyewusi akin ajera ns bi awo udete bi awo jan bi awo vito akin olugo floran be ni awon pataki dupe fun ido firme ti won je okan ninu awon agbegi niyan ni ibi orita meta tan pe le karufu la vie ni sina gurumbe be ni enwa fade yon shal ti won se awon na ni won se awon ohun elo ti a fi ndana ti awon ti a fi se oko ni e ba ile eko ga julo gbogbo awon ore pataki geu Gaston apo ako mesi simi o kadi Gregoire lai gba gbogbo awon ore ti won jo se kekere niyan pe kura ore anu ni on toro fun pe Olorun ko bukun ni opolopo lai gba gbe jira pelu are mo akeni ko kan pe oni kama tesi wa nitu yi akin baba pelu omo yo ayo adupe fun ni ojo tuni
1: oda nye alagba t titi lo pe tola tola oko ya lata eh awon ni won gba ojule se wa lati bi ki awon yawo ta awon mejeji pe e ku itoju won awon fasiko lati bi ki gbogbo awon bi ta rai batan gbogbo awon ti won ti da oriko ta awon mo awon mo ilu agbo ibi ki bi te gba te fin gba lasiko yi won lawon gbadura fun ni kokan pe ayo ni o ma je ti wa baba tola tola titi lo pe o lawon fa awon fasiko yi ki eni wa won bi o ti amosi apado ma sile pelu gbogbo awon idile re ati pa fidele aki won gbogbo eyin ti e ti de oruko ta won mo ni awon ki o gbogbo awon ijo olorun jo metodis gbogbo awon ijo patapata awon osise owo won lawon keyin eh baba wa won julo titi lo pe tola tola ni arugo titi ru won lawon ki gbogbo awon aradugo patapata pe e ku dede wo yo a ma miliki a ma jo
0: adupe aki won be ni afi akoko yi baba wa ti won se opeyemi ayinla idesu adupe fun yin eh e ku awon inawo ayeye leyin ku iya yin ti e lo se inawo ni lo sabe aki pelu iyawo yi eh awon omo labara tuluwa eh oluwa wa pelu yin o ko ni fi sile iku iya yin ko ni mu isoro wa laarin idile yi olorun a mu enu isoka pe ayo ni ma je tin gbogbo lilo biwo yin ko ni bi ara ninu o
1: wa ma gbe ni
0: baba akin le kan si pe
1: e ku suru
0: wa pelu yin o ayo ni fun ni ojo ti ni o
1: oda je pelu eni wa mo gbe ta mo si falaju joseph ni bi le se atm ti lu paraku ti awon fasiko lati fi ki gbogbo awon ibi ta ara ibatan gbogbo eyin ti araja pepepe ni shop ti awon lawon ki o ni depo won lawon ni gbagbe ya kamaria gbogbo awon ti won ro mo won akin gbogbo won patapata pelu eh oba awon dacha nilu paraku ni bundaru ireto pe ade ki o pelu ri ki bata pele se ki ase pele nu oba awon ya ba ki won awon mewa ba ki patapata adani kan si o baba wa won julo tamo si falaju joseph nu jule atm ni depo ni won toro awo iye
0: eh ani fe se lebi dena
1: bene awon ninu olorin wa awon asola ki atolo ninu e mu fasiko e mo fi ki gbogbo awon idile dile dosumu awon mo lona ki won patapata aje modest foganasa ni adigba albarka ki won ani gbe baba justin je aki gbogbo yin patapata agbachi eh ani fasiko yi lo lati gbagbe gbogbo awon idile kadi idile kwamina idile yao idile baba fiju dada ri akari idile baba alaji bale raimi aki won ala yani won jo di ara isa aki gbogbo yin patapata gbogbo awon idile balogun la ki o àwọn tí wọ́n mẹ́nu bẹ̀tẹ̀rú akéde mọ́fàṣà ní títí lọ́pẹ́ àbí ọpẹ́ olúwa àkí gbogbo àwọn ohun tí wọ́n mẹ́nu bẹ̀ àkí gbogbo àwọn tí wọ́n ṣe àwọn ètò níbí yẹn ṣàbí látífù ní kakíkù ká kí wọn pẹ̀lú ṣàbí jamiu ànígbàgbé ìyàwó alájà àlìyèrè mọ́tò ní kánàgbẹ́ lọ́hún pásíkò wa gbogbo àwọn tí wọ́n mẹ́ni gàdóṣkùtì àkí wọn yẹ àbí ìyá tí a mọ̀ sí ekuturi e tanti gbogbo laki ani gbogbo awon ose o ale kuchu ni telo aki won idoko ni gbogbo laki pe pasiko gbogbo awon ta ranti e ma binu si wa ani gbagbe adukunu ferna ekojo meta o ma teso pe olorin wa ti amo si arun esola irewo pelu omo ko ma ko to ni kokan wa o tu ya olorin e funi sen fun wa ka miliki